0: ṣe fún mi ju bí mo ti bèrè lọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ìpè lára owó business mi tí mo yọ dash díẹ̀ níbi bẹ́ẹ̀ tí mo fi fún Ọlọ́run. Ọlọ́run rẹ̀ amọ́tò fún mi. Ọlọ́run tún fún mi ní one of the biggest perfume store in Ibadan. Mo dá gbogbo ọpẹ́ padà fún Ọlọ́run lára.
1: Ẹ jẹ́ ń wo ṣọ́ọ̀bù wọn, let me see. Èyí ò ṣe
2: kékeré.
1: O ti rí nǹkan. Ẹ̀wọ̀n tí 1 million lè dà káà jáde láì ní ọwọ́ ọkùnrin kankan. Ẹ jẹ́ lọ George. Ẹ pàdé mi ní ìsìn ní fẹ́rẹ́ ń jogi lórí Facebook 6:30. Ẹ̀yin àyànfẹ́ ó ṣe kókó kò já pàdé. Òní ni wọ́n ran mi ń ṣẹ́ sí. Ẹ mú àbẹ́là yín tẹ́ bá ń bọ̀ ní church ni náà lábẹ́rẹ̀. Ẹ mú interview break wà gbáwẹ̀ lónìí. Àwọn ọmọ kéékèèké ni mò ń gbọ́ testimony wọn. Kò sẹ́ni tó ní ó yọnu owó ọjà rẹ̀. Ṣó o lè yọnu owó yìí kó o fi san rẹ májẹ̀mú lónìí. Ṣó o lè sàndà mẹ́wàá. Our God is not a robber. Ọlọ́run kì í jalè, kì í jàyàn gbé. Wọ́n jẹ́ káwọn onísọkúso kó bọ̀. Wọ́n fẹ́ gbá wọn ni. Wọ́n fẹ́ ṣe kinní kan ni. Láì ṣe pé mo ní ọ lọ mówó wá. Ọ gbọ́ pé church nílò transformer. Ó sì lọ yọ owó jáde látòwú ẹ̀. Ìdáwó ṣọ́ọ̀ṣì láyé ń rí. Ẹ rí ìnáwó. Olùfẹ́, gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ san rẹ májẹ̀mú yín lónìí. Mo lè fi gbogbo ẹnu sọ fún ọ pé tó sù keje yìí ó pè ọ jù. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ san ìdá mẹ́wàá. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ san rẹ àánú. Ẹ gba count number church. 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Ìyẹn nìkan kọ́ bí èèyàn ò bá wọlé lo eléyìí. 2017 42 90 47 Comfort Life Mission International ni ẹnu ògbé jáde. Kàn dán wò kó wá wo tọ́lọ́run lè ṣe. Kàn mú nǹkan kan láti inú owó rẹ láti inú owó ọjà rẹ. Ìwọ náà fi bẹ̀rẹ̀ sí irú ẹbọ májẹ̀mú. Mo ráwọn tó jẹ́ pé bá ṣe bẹ̀rẹ̀ báyìí tí èpè ọjọ́ méje ni wọ́n máa ń rú ẹbọ. Ẹbọ májẹ̀mú sì bẹ̀rẹ̀ láti 2000 lọ sókè. Já fowó ẹ̀ ṣe nǹkan tó lọ́hùn. Já fi ìdá mẹ́wàá ẹ̀ ṣe nǹkan tó lọ́hùn. Aṣíde Women Convention ti wọlé dé báyìí. Gbogbo tẹ́mọ̀ gbọ́ lọ́sẹ̀ yìí títí ó fi di on the 12th. Ìtẹ́mọ̀ gbọ́ ìròyìn ayọ̀ ni. Lágbára ẹni tó láyé àtọ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ẹ̀ mọ̀ bọ̀ ẹ̀ wá kúnlẹ̀. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yẹn mọ̀ bọ̀ ẹ̀ wá kúnlẹ̀. Ẹnìkan ní wòlé ẹsẹ̀ bíbélì wo láàkà lónìí. Ẹ jẹ́ parí ìwé Isaiah chapter 61 títí wọ 66. Ẹ mú kándù yẹn já lọ church. Bọ̀ ẹ kọ́kọ́ pàdé mi lórí Facebook náà. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí dà. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yín. Ẹ jẹ́ ń fi gbàgbọ́ gbàdúrà fún yín. So ráyé tó ń bá lọ yìí. Oríire ni wàá ṣe. Wàá gbádùn ayé, wàá tún gbádùn ayé tí ń bọ̀. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat 08081 71 65 66 ẹ send the message ire atanu ko bayin e je mo lori Facebook. You are blessed. It is well with you.